0: E caro, e caso, e cale, Latin bubite timbo alori Yoruba language program on 4EB radio. Awon lo tu te gbadun jujuju. O lo tu sheyi idan.
1: Hello, e caso. Kale, e karo gbogbo lati gbogbo ibi te tin bo ase dada la bayin e ka bo sori eto
0: e ka bo e pele olutu wa ola won ti gba faji lo ori won ti
1: wa jade
0: won si le ni o si le wa lori cruise ko lo ba e olorun lo mo bi to wa be a wi
1: lori omi
0: ori omi
1: One day,
0: you worked for it, you earned it.
1: Ọpọlọpọ àwọn ìtàn la ń gbọ́n sí àwọn tó yẹ pé wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n bá ṣẹ́ ẹ̀ kú gbogbo owó tán dẹ̀ ṣiṣẹ́ fún ẹlòmíì ló ń ná pé tọ́ Olódùmarè fún yàn ní oore ọ̀fẹ́ láti wà láyé kó wà láàyè ìwọ náà nánú owó náà kò gbádùn ara ẹ̀ kò sinmi.
0: Àwọn Yorùbá sọ pé ọjọ́ ikú lọ́jọ́ ìsinmi.
1: Ayé ìgbà kan nìyẹn.
0: Ayé ìgbà wo ni ẹ báyìí?
1: Nísìnyí, ọgbọ́n wà ní pé kéèyàn náà sinmi, kéèyàn ṣiṣẹ́. Yorùbá náà ló ní ìwọ̀ntúnwọ̀nsí ní gbogbo nǹkan. So iṣẹ́ náà ìwọ̀ntúnwọ̀nsí ni.
0: Àwọn Yorùbá wọ́n ní òwe, wọ́n tún ní àwọn nǹkan tó ń pè ní bí a bí sẹ́yìn mi ò mọ̀.
1: Àwọn ọ̀rọ̀
0: tó àwọn ọ̀rọ̀ wọ́n tọ ẹ ò ń tọ kándù.
1: Ìyẹn bí àwọn ọ̀rẹ́ bí yẹ̀yẹ́.
0: Ṣé ọ̀rọ̀ yẹ̀yẹ́ nìyẹn?
1: Àwọn kan náà ni ìwé. Nǹkan tá a máa sọ ni pé àwọn kan náà ná a máa rí àwọn tó yẹ pé wọ́n á yí òwe padà tó wá fi ṣe yẹ̀yẹ́. Òun á kàn yí àwọn ọ̀rọ̀ padà láti fi tàkúrọ̀sọ.
0: Èyí tó máa ń sọ pé tí wọ́n bá ṣe nǹkan jù ni wà á tẹ́.
1: Aláṣejù ni bàbá àṣẹ tẹ́.
0: Bẹ́ẹ̀ni
1: aláṣejù. Aláṣejù ni pé ẹni tó ṣe nǹkan kọjá bó ṣe yẹ kó ṣe. Ẹyí tẹ́wọ̀n bá ti ń ṣe nǹkan kọjá bó ṣe yẹ kó ṣe ó máa tẹ́ ni.
0: Tíyàn bá ti gbọ́ tán sàn yẹn sí kékeré kí ló máa ń tẹ̀lé?
1: Ẹgbà ni àbí tí wọ́n bá tún sọ fún ẹ pé tílù bá dún àdùjú ó fẹ́ yá ni.
0: Ó fẹ́ fà yá.
1: Tọ́ bá ti ń sọ yẹn fún ẹ kó mọ̀ pé ẹgbà ẹ wà lórí àjà. Kékeré ó bẹ́ ó sọ pé kò sá lọ.
0: Ẹgbà ẹ sọ kalẹ̀.
1: Ó tiẹ̀ máa jẹ́ ni ìwọ gan ló dẹ̀ ìwọ ló máa lọ ọmọ ẹgbà yẹn wá tó máa jẹ.
0: Torílẹ̀-èdè a bá Mrs. Sila sọ̀rọ̀ nípa àwọn òwe àti àwọn ọ̀rọ̀. So àwọn èèyàn ẹ tẹ́tí sí ẹ gbọ́.
1: Bẹ́ẹ̀ni Yorùbá gan ló sọ pé òwe lẹ́sìn ọ̀rọ̀. Ọ̀rọ̀ lẹ́sìn òwe.
0: Tówe bá sọnù.
1: Ọ̀rọ̀ tọ́rọ̀ bá sọnù.
0: Tọ́rọ̀ bá sọnù òwe.
1: Òwe la fi ń wa.
0: Mo tẹ̀ sọ nígbà tí mo bá Mrs. Sila sọ̀rọ̀ nǹkan tí mo fi kọ́kọ́ bẹ̀rẹ̀ gan nìyẹn.
1: In fact, ṣe mọ̀ pé tí wọ́n bá lọ.

0: You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh, Sheyi, and Ola. Makurum Bear, Tobakurum Bear, Timba Mue, Wajeba. Don't touch that dial.
1: Ah, a cabal, a mafoko, dialing. Ewo oro te ba ma ya fi Silas yen so o ni agbara orisirisi owe ton so e ti mo ti wa mu sowo osi ti mo te monu
2: on le ton so pe
1: eh
2: ki lo wa lowo tun
1: owo tun la fin se nko yoruba wa ni to ba mu nko sowo osi iye ni pe eyan se ni pato iye ni pe oju orun o tu eye fo life apagunra gupa iyen e mo tun wa roro mu pe laarin awujo iyen ni pe nkan tolorun kan mo ti e o yato si nkan tolorun kan mo telomi
2: ben
1: aye de gba gbogbo wa
2: gbogbo ale ma shine
1: gbogbo ala le ma ni irawo wa ma
2: tun
1: ko de ni pa pa irawo telomi lara
2: ko pa telomi lara
1: o ye ka ma
2: o ma je ki telomi shine si
1: ko tun gboro si e mo ti o ba wo oju orun lale to ba je irawo kan lo wa iya kan o pe irawo kan sugbon te o ba wo oju orun ti irawo po o ma rewa o ma inu eyan ma dun gbogbo ibi ti gbogbo sakani gan a tun mole fun awujo wa gege bi Yoruba ni papa wa Yoruba san gbe loke okun o ye ka be si ma gbaruku tira wa ka ma rara wa lowo ta ba ri enikan to nse nkan fun awujo wa to da e gba o ye ka gbaruku ti won ka ran wa lowo pe awa na o wu wa lati se iyan o ni pe ka ma ran eniyan lowo
2: en to
1: nse lowo se mo iru te ba ri pe enikan se bayi won fi nkan si social media e de mo po da e feran e like e so fun awon eyan pa e lo e wo eni yin se bayi bayi o in fact mo ri kini kan teni kan gbe sori social media pe awon awujo mi teni kan ba se nkan won so fun awon pe bayi lo nse lo ona ni o e je ki gbogbo ato ona na nijo pe ti gbogbo aba to ona na ti gbogbo ade saseyanri o je ka awujo wa ko tu ko gboro si ni sugbon laarin awujo ti awa kan ni ni tiwa awon ko si tawon yan ba ri nkan kekere ton fin la won fo obo
2: won ni tissue e bata kini ko se
1: tissue yan bata won ni pe ko fo obo sugbon iyan o ni pe ko ma ran yan lowo won ni owo la fi wewo ko fi mo Yoruba to so e na lo so pe owo la fi wewo ko mo agbajo owo la fi soya owo kan gberu dori Yoruba e na lo so pe oju orun te ye fo life apagun apa so nkan to tumo si ni pe ko n se pe se mo pe isu e tuta n se pe ko ma le ran yan lowo ke nkan te mi ro ni e sa ko ni kin je pe keyan ma le ran yan lowo laarin awujo wa nkan to ma fi je ka mese mule ni ilu ni oke okun ta wa yi ni ka ran ra wa lowo ka gbaruku ti ra wa tori gbogbo ana lati kuro nle ka ti ra wa leyin ka ti ra wa leyin ni ka ma jowu ka ma jowu
2: nibi ta tin ti ra wa leyin na la wa ba gani GMX
1: be ni àwọn ti wa ni Queensland ni
2: olótú wa ọlá ẹ bá sọ̀rọ̀ ni àmú ni olótú wa ọlá olótú wa ṣe yìí dán ẹ̀yin náà lẹ bá sọ̀rọ̀
1: bẹ́ẹ̀ni
2: ní àárọ̀ yìí nípa oríṣiríṣi àwọn nǹkan tó ń ṣe
1: bẹ́ẹ̀ni
2: oríṣiríṣi ló pọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni yẹn o
1: ọ̀gbẹ́ni yẹn wọn lágbára idán ni wọn oríṣiríṣi nǹkan náà ṣe ẹ jẹ́ ka tẹ́tí ka gbọ́ ìfọ̀rọ̀wẹ́nu lẹ́nu wò pẹ̀lú GMX.
2: e tu gbo ejo e ma gboro lati awon to ti wa leyin
1: awon ni gbo wa wa
3: A message from Breastgrain Queensland. Breast screening is recommended every 2 years and is most effective for women aged 50 to 74. Having a regular breast screen could save your life by finding early signs of breast cancer. We also provide free screening for women in their 40s and those aged 75 and older. You don't need a doctor's referral and an interpreter can be arranged. To make an appointment, call 132050 or book at breastscreen.qld.gov.au. Authorised by the Queensland Government, Brisbane. Station sponsor.
1: Hello, ẹ̀yin ara ilé. Olótú Ṣèyí ló ń sọ̀rọ̀. A ní àlejò ńlá pàtàkì kan lénìí tí wọ́n fẹ́ wá bá a sọ̀rọ̀. Ẹni mímọ̀ sí gbogbo wa ni láàrin àwọn àwùjọ Yorùbá Queensland. Ẹ kúrò lẹ́ o, GMX.
4: Ẹ kúrò lẹ́.
1: Fún àwọn tí ò mọ̀ yín, ṣé ẹ lè sọ orúkọ yín fún wa àti díẹ̀ nípa yín?
4: Bẹ́ẹ̀ni, orúkọ mi ni Yaniyo Oladimeji Amusan, tí àwọn èèyàn mọ̀ sí GMX. Ọmọ bíbí Ogun State ni mo ti wá. Ní ìlú Èkó dáadáa, ìlú Èkó wọn lọ bí mi sí àwọn ọmọ Ogun State ni mí.
1: Àwọn Èkó for sure.
4: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣe kẹ́ni. Fún àǹfààní àwọn tí ò mọ̀ yín, torí mo mọ̀ pé ẹ jẹ́ ẹni tó yẹ pé ó ní ipa púpọ̀ púpọ̀. Mo mọ̀ pé ẹ máa ṣe eré orí ìtàgé. Mo mọ̀ pé ẹ máa ń kọrin. Mo mọ̀ pé ẹ máa ya àwòrán. So ẹ jẹ́ ẹni tó yẹ pé ó ní oríṣiríṣi nǹkan púpọ̀ púpọ̀. Ẹ jọ sọ lára ráńpẹ́ àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún wa.
4: Bẹ́ẹ̀ni, àwọn nǹkan tí mò ń ṣe ó dá lórí nǹkan tí òyìnbó ń pè ní art. Eré oríìtage mo máa bá wọn ṣe dáadáa. Eré ẹ̀ka máa ya àwòrán mo máa ń ṣe ẹ̀nà dáadáa. Kó tó di pé mo wá sí ìlú Australia, mo máa ń ṣe bí event kí n máa ṣe bí master of ceremony. Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe dáadáa nígbà tí mo wà ní ìlú Nàìjíríà. Bẹ́ẹ̀ni, láti ìgbà yẹn mo ti ní interest kí a máa dáhùn yàn ní ara yá. Bẹ́ẹ̀ni,

0: o ti bẹ lati gba mo wa ni ile ẹkọ secondary o ti wa ni ara amọ o si anfani pupọ nigba yẹn ta kiri lati ṣe amọ igba ti mo wa di pe mo wa si Australia aha mo wa ri pe mo ni anfani lati ṣe mo mọ ọfẹ nkan ti mo n ṣe yẹn nibi orin orin ti jẹ nkan ti mo nifẹ si mo jẹ to ni eti orin dada ti ba gbọ orin ma mọ pe eleyi orin to da ni
1: ile orin
0: to ku diẹ kaako ni bẹẹ ni emi naa bẹrẹ si n kọ orin mo ma kọ fura mi ma ma kọ silẹ igba to wọya mo kọ pe mo ṣe n kọ yi naa mo le kọ bẹẹ ni mo ṣe bẹrẹ si n kọ lati year 2019 mo ti bẹrẹ si n kọ orin
1: ni a ti tobi ọdun mẹfa si meje bayi
0: bẹẹ ni orin ti mo kọ kọ one love. One love ni mo pe isokan
1: isokan
0: bẹẹ ni yẹn igba ti mo de gbe jade naa ọyan ni o dun o ni arinrin
1: ọlọrun
0: pe awọn ọrọ bayi naa lo maa n encourage eyan
1: bẹẹ ni no maa n more eyan wu bẹẹ ni
0: lati gbẹrẹ mo ti mo pe ka ma da duro bẹẹ a tun ma gbiyanju lati ma ṣe to ba tun dun ju bẹẹ lọ.
1: Ẹ kú akitiyan. Fún àǹfààní àwọn ọmọdé láàrin àwùjọ wa tí àwọn ọmọ tó bá yẹ pé wọ́n nífẹ̀ẹ́ sí àti máa kọrin àbí àti máa ṣe eré orí ìtàgé àbí àti máa ya àwòrán kí ni àwọn ọ̀nà tí wọ́n fi lè tẹ ọ̀nà yìí tọ́ sí kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣe fún àwọn tó nífẹ̀ẹ́ sí láti máa ṣe ṣẹlẹ̀ fún wọn ní àwọn ọ̀nà àbí nǹkan tó wọ́n lè ṣe láti tọ ipa yìí láti fi ṣe iṣẹ́ ṣíṣe.
0: Bẹ́ẹ̀ni ṣe púpọ̀ ṣe rí nǹkan tá a bá ń pè ní talent.
1: Kẹ́bùn.
0: Bẹ́ẹ̀ni àti nǹkan tí wọ́n pé wọ́n bí wa jẹ́ pé talent ní ẹ̀bùn tí wọ́n bí wa tí wọ́n
1: ti ẹ̀ ẹ̀
0: ẹ̀dẹ̀dẹ̀ kan tó wà jẹ́ ká máa ń kọ́. So méjèèjì náà o skill láti pé méjèèjì náà ni o wúlò ṣẹni tí a bá rí tí ọmọ tó ti bẹ̀rẹ̀ sí ń gbìyànjú láti máa ṣe bóyá ó ń kọrin ni o bóyá ó ń dàpara ó ń ṣe bí o fẹ́ máa ṣe bí ẹni tó fún eré eré ìtàgé ṣe ó ń kọrin kó tó bá ti ń ṣe ó yẹ kí a máa bí àgbàlagbà kí a máa fi ọwọ́ fà wọ́n sí òkè ká máa ní kí wọ́n máa gbìyànjú kó túbọ̀ máa gbìyànjú láti máa ṣe torí ìgbà tí mo kéré gan èmi náà mo ti fẹ́ máa ṣe nǹkan báyẹn àmọ́ ibi tá a dàgbà sí wọn fọwọ́ sí
1: gbogbo wọn
0: so àwa aya sí nǹkan mi bàtà ṣe wá dàgbà táwa di pé àánú lè máa dá gbọ́ a lè máa dá ṣe decision fúnra wa alábẹ̀rẹ̀ sí sọ pé
1: mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe
0: báyìí
1: fún àwọn tí
0: ìmọ̀ràn mi ni pé tí a bá rí tí ẹni ọmọ tó bá ti ń gbìyànjú lóko bẹ́ẹ̀ yẹn
1: bẹ́ẹ̀
0: jẹ́ kí a dá encourage wọn ó jẹ́ skúlù orin ni ẹ jẹ́ kí kó fi wọ́n sí tó bá mọ̀ dáadáa àwa náà la máa padà jẹ ògo ẹ la máa padà jẹ
1: àǹfààní. Ìyẹn ni pé ọ̀nà kan wọjà àti pé àwọn olóyìnbó máa ń sọ pé àwọn kinní yẹn náà expression ni kò mean pé ẹni yẹn àti ẹni tó ń ka tó jẹ́ oníṣègùn òyìnbó àti ẹni tó jẹ́ agbẹjọ́rò ìyẹn ò ní pé agbẹjọ́rò ò lè kọrin ìyẹn ọ̀dẹ̀ ni pé oníṣègùn òyìnbó kò lè máa ṣe eré orí ìtàgé ẹ ṣègùn ni
0: irú kan bẹ́ẹ̀ gan a máa rí pé ó wọ́pọ̀ nínú ohun ẹ̀ tẹ́ pé nǹkan tó wọ́n ṣe wọn ò ráyè ṣe torí wọ́n ti lọ fún nǹkan mìíràn nǹkan tó dẹ̀ lọ fún yẹn náà wọ́n ṣe dáadáa nínú ẹ̀ o àmọ́ bẹ́ẹ̀ bá bí wọ́n dáadáa ẹ rí pé nǹkan tó wọ́n láti ṣe wọn ò ráyè ṣe àwọn tí a bá rí tí wọ́n ń gbé tán ráyè ṣe tí wọ́n tún ń ṣe gbogbo ẹ̀ mọ́ra wọn náà ló yẹ ká yíwọ̀n pé àwọn
1: GMX ẹ jẹ́ kí n wá bíyàn mo orin tí ẹ ṣe gbé jáde yìí wọ́n pè ní 1 in a million mo ti gbọ́ orin náà ó dùn kí ni nǹkan tí e so fun wa nipa orin yen kini awon nkan to je te ro te dapo te a fi ko orin yen
0: yeah bo je ke bi e ko te pe awon yan ma mo ma accommodate awon yan dada awon yan ma yo mo mi dada eh o ma yo mo mi dada pe ibi tin ba ti si gan wa mo pe a GMX si simbe. Yeah, mo ni awon bi won ni mi lai bo se waje ki kokoro ki sare
1: ah e so fun wa e se
0: yeah mo ni awon awon ore Nigeria so combat version ko se get the third version ko wa ni ah e ti ka ti e be GMX e je ka ti e wo boya o ni kan ti o le so te mo tun ma je ki kini ko tu that buy lo so ba ti bi temi no ba de se kan ti won expect
1: wa ni ah
0: oh, you are one in a million.
1: Hmm.
0: Honey, if I'm your money, I like but put your body, Jiroku. Tea, buy you, you go on again.
1: Yeah, you need any candy, she me.
0: Then, if you don't bring your Jew, one in a million, you Tibani can fit corn. Who fed Jacob my young when you'll be in tea about she.
1: Hmm.
0: I'm hungry. And anyone when you would a woman so would you tope? Talking about Tawani, describe what I for me. You told your body to so would you tole because I want your father to be genuine, not that you're wrong. We're not more soft, more cookie. The body can so would I can be calling me. Yeah, so about would that movie call. Got to walk with me more, one in a million. Anybody tea, go bank Korean, who no, I believe, will be told about whom she got you down. No, one in a million. Anybody wanting to go back off for
1: a share cool like I. Jackie, what be you? Nisi Akofe, my dear Nick Bar, any tongue when it GMX. Own Jay will a fair Roger. Ninu awon je ni le Yoruba mo pe ti so fun mi pe iresi ni ni bu sugbon nu awon je to wopo ni le Yoruba ewo le feran ju
0: ah eba ni
1: obe wo le fe ma fi je eba
0: ah obe egusi ni egusi ti won yi mu efo
1: aha
0: o wa tun fi sakisi nu e
1: ah
0: saka ti pon mo ah ti pon ba sinu ko ni ko ti pari
1: obe ye o ti dele
0: obe ye ko ti futi ji na yeah, over half years, go out with his abbe fan.
1: Yeah, but I go see.
0: If you can get on back, you would you like
1: it? Ere Daraya Woye and Thomas Sports will a fair roger.
0: Mom, bad ball. But I need to be younger, but I'm on this thing. Ere, table tennis. Ni mo ni fe si ati magba ju ka magba ri bolo
1: lo awo wo le feran ju ninu awon awo
0: awo color
1: awo color yes awo wo le feran ju de pe te ba ri bai
0: ti ba ri bai mo like anything light brown brown favorite wo ni mo feran ju ti ba fe ro nkan kan ti ba kokko so niyan ma ni ayo ro ja to sha we mi ni so color brown
1: GMX e se gan ni ti a pe ti e je wa de se fun gbogbo awon oye te la fun wa papa fun awon omo so ba ye pe won ni fe si lati ma se ere itage ere idaraya abi lati ma korin ati fun awon obi won je ki imoran te fun awon obi na pe nkan ton ba ri ta awon omo yen se kon ran won lowo ko koma jagbe mo won kon je kon se iyan o ni pe won ni la
0: awon ti to ba wa eni ti o le ma bi mentor to le to bo ma
1: to won sona
0: to won sona iru awa be
1: ti
0: ani o one or two people so big o wa wa na ta no ma fi nko bayi ka ba fi le awon
1: awon to n bo lowo ese e ku gbogbo akitiyan yin laarin awujo e se gan ni o eyin eyan alejo wa leni GMX awon nothing power soro o dabo